Owó ló wà àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé àti àwọn ajínigbé òun ni ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ́ lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́.

0: for transition.
1: No, ti won si n da omo kan abi mi lati ma fi sora won di olowo ninu oro to ba oniroyin wa so ogbeni Mark Omo so wipe iwa iloto yi o n ba ebi je ti o si lewu pupo fun awon to n se o so wipe opolopo n sise karakara lati le ma pese fun awon ebi won ni ile sugbon diwon ki awon eniyan so dodo pelu won n se ni won lo ori ofe wipe awon yi ko si nile won wa n lo ogbon ewe lati ma fi gba owo lowo won debi wipe awon miran yoo lo pade apopo pelu awon ebi kan debi wipe kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́ ṣùgbọ́n nígbẹ̀yìn ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irú wà yìí kí wọ́n yàgò nítorí wípé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé

Rome, ìyẹn Yorùbá ìbílẹ̀ Asia North East ní ìpínlẹ̀ Edo, tí wọ́n sì jẹ́ wípé àwọn ilé mìíràn ni wọ́n ti tipa nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ẹ̀gbọ́jẹ̀lẹ̀ sọ wípé àwọn ti pinnu láti gba gbogbo àwọn ọbàyéjẹ́ yìí kúrò ní ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn agbófinró, àwọn ọlọ́pàá, àwọn tó ń ṣe iṣẹ́ òfin ní gbogbo ẹ̀ka ẹlẹ́ka-jẹ̀ka ni wọ́n ti ta lólobó lórí ọ̀rọ̀ yìí, tí gbogbo wọn sì ti pinnu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rẹ́yìn àwọn ọbàyéjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn Barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó òun ni àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn The Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG, ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti ìdíwọ̀n owó èyí tí àwọn ènìyàn yóò máa san. Ìgbésẹ̀ ìwáyé látàrí ìpinnu

0: jurisdictional nke bụ Isamba na Kolax ka anyị na-agwakwanụ n'aka bụ onye na-eme n'obodo ndewo nụ.
1: Ẹkùn dédé òyí ẹsẹ̀ fún bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isamba na Kolax Radio èyí tó kalẹ̀ sí ìlú Ìrọ̀mù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Ìrọ̀mù láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́ rọ́yé gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé àti àwọn ajínigbé ó ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ́ lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́.

ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ní ìlú Rome ní ìpè ti lọ bá láti lọ yàgò fún ìwà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti máa fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà lókè òkun tí wọ́n ń ṣiṣẹ́. Ìpè yìí lọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí àwọn aráàlú bí ń bá wọn ṣe mójútó láti máa fi sọ́ra wọn di olówó. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, ọ̀gbẹ́ni McCormick sọ wípé ìwà ìlóòótọ́ yìí ó ń ba ẹbí jẹ́, tí ó sì léwu púpọ̀ fún àwọn tó ń ṣe é. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ kárakára láti lè máa pèsè fún àwọn ẹbí wọn ní ilé, ṣùgbọ́n díwọ̀n kí àwọn ènìyàn sòdodo pẹ̀lú wọn, ńṣe ni wọ́n ń lo orí ọ̀fẹ́ wípé àwọn yìí kò sí nílé. Wọ́n wá ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti máa fi gba owó lọ́wọ́ wọn, débi wípé àwọn mìíràn yóò lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹbí kan, débi wípé kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́. Ṣùgbọ́n nígbẹ̀yìn, ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irú ìwà yìí kí wọ́n yàgò, nítorí wípé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní í ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwò. Nínú ọ̀rọ̀ tí ó tẹ̀wà lọ́wọ́ ni wípé gómìnà ti pàṣẹ kí wọ́n lọ wó ilé kan tí ó ní í ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ní ìlú Rome, ìyẹn ìjọba ìbílẹ̀ Asia North East ní ìpínlẹ̀ Edo, tí wọ́n sì jẹ́ wípé àwọn ilé mìíràn ni wọ́n ti tipa. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele sọ wípé àwọn ti pinnu láti gba gbogbo àwọn ọbàyéjẹ́ yìí kúrò ní ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn agbófinró, àwọn ọlọ́pàá, àwọn tó ń ṣe iṣẹ́ òfin ní gbogbo ẹ̀ka ẹlẹ́ka jẹ̀ka ní ìrẹ́yìn àwọn ọbàyéjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn Barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó òun ni àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn the Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti ìdíwọ̀n owó èyí tí àwọn ènìyàn yóò máa san. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìpinnu àjọ NCC láti bí ọdún mẹ́jọ àti díẹ̀ láti bẹ̀rẹ̀ sí máa ṣe òdiwọ̀n iye owó tí àwọn tí ó ń ṣe iṣẹ́ lábẹ́ àbánibáraẹnisọ̀rọ̀ àti à ń pèsè ètò ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan lára àwọn ọ̀gá ní ilé-iṣẹ́ àjọ NCC, Ọmọ́táyọ̀ Mohammed, sọ wípé ètò tí àwọn gùn lé yìí kọjá wípé bóyá àwọn fẹ́ ṣe